0: Ọlọ́run bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit to grow sí my account pátápátá. Ha! Hey, mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí bọ̀ mí.
0: Kò ṣe, kò ṣe.
2: Ìjọba jẹ́ ọmọ tí bọ̀ yìí.
0: Ó ti ẹ̀bà jẹ́ kí ló dé.